darapọ̀ mọ́ òjíṣẹ́ Olúwa Fẹ́mi Emmanuel lórí ọ̀rọ̀ Ọlọ́run Turning Point tí ó ní tó jẹ́ ọjọ́ kìíní nínú oṣù kẹsàn-án ọdún 2026. Àgbọ́dọ̀ ní fún gbogbo wa bẹ́ẹ̀ sì ni ká máa fetí wa sílẹ̀ ibi ẹ bá ti ń gbàdúrà àmì àmì àmì náà ni kẹ́ ẹ máa ṣe torí pé àmì ni ìdáhùn àdúrà.

0: to me let
1: àtúpalẹ̀ àwọn ìwé ìròyìn láti èdè òyìnbó sí èdè yorùbá tó múnádóko ìlú mọ̀ọ́ká ni wá ilé toko lọ ti ń gbọ́ wa gbogbo ọjà tí ẹ bá polówó lórí ètò wa wàràwàrà ni ó tà nítorí ẹ tàdó kọ́kọ́ ń tà kọ́mọ ẹranko.

ó ṣe é ṣe àwọn olùgbé wo sókè bẹ́ẹ̀ pé pẹ̀lú bí ọ̀rọ̀ rí ká ṣojú ọ̀nà yìí ṣé wọn ò ní gé wa sẹ́yìn. Inú ìwé ìròyìn ló wà torí pé ìka ti ìbàdàn ni títọ́jú sábẹ́ aṣọ bẹ́ẹ̀dùn ẹ̀ bá ń dùnyàn tẹ́mu mọ́ra oorun ẹ̀ lè pa fa káwọn ẹlòmíì ní ṣẹlẹ̀ nínú ara yín lọ́hùn-ún. Ǹjẹ́ ẹ ti gbọ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́? Àwọn wo ni? Àwọn ọlọ́pàá, ọmọ ogun àtàwọn míì ni wọ́n ti bẹ̀rẹ̀. Bí wọ́n ṣe ṣe ìmójútó, ìdánilẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe de kí aburú ó má ṣẹlẹ̀, ìdánilẹ́kọ̀ọ́ lórí bí wọ́n ṣe mójútó ètò ìdìbò, ìdánilẹ́kọ̀ọ́ nílajú kẹ́nìkan má bàa gbé ohun tí ò yẹ sínú ẹrù ẹlòmíì ní ìdìbò tó ń bọ̀. Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn ìwé wa ìmí àwọn àjọ immigration tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́bodè wọn ni wọ́n ti kéde ẹ̀ o, wọ́n sì ti sọ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ibi tí ẹ ti máa lọ fún venue fẹ́ni tó fẹ́ lọ sórí kingdom ibi tẹ́ ti lọ máa bá wọn pàdé. Ọmọ orílẹ̀-èdè náà ló ni ìfitónilétí yẹn. Ǹjẹ́ ẹ ti gbọ́ fáwọn akẹ́kọ̀ọ́ kò sí kọ́bọ̀ báyìí tó ń sọnù tá à mọ́bi tó lọ, gbogbo owó ọ̀ ló lọ sáka ibi tó yẹ kó lọ. Delfund ni wọ́n ń ṣàyẹ ara wọn láì jẹ́ pé èèyàn kankan tí ìbéèrè ọ̀rọ̀ wípé kò síjọba sọ sí wa lọ́dọ̀ kó jẹ́ owó ìrànwọ́ fáwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n kàwé lórí owó orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n padà ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ láìmú ìnira dání nígbà tí wọ́n bá kàwé tán. Wọ́n ní owó ọ̀hún ò sọnù ẹjọ́ ò gbé bẹ́ẹ̀ sì ni ọbọ̀ wọlé ó mọ́ àwọn lọ́wọ́ àjọ Nelfund ẹ kú àṣeyẹ. Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn The Nation tó jáde láàárọ̀ tòní ibẹ̀ náà ni mo ṣì wà tí wọ́n ti ń sọ fún wa wípé Alhaji Atiku Abubakar igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè Nàìjíríà ó jẹ́ dupò Peter Obi wọn ní àwọn méjì wọn ò sí níbi kinní kan. Ètò kan tó wáyé tí wọ́n sọ wípé wọ́n máa mọ bó yẹn wà núwèé ìròyìn The Punch. Xenophobia ìpínlẹ̀ Abia ni wọ́n ti bẹ̀rẹ̀ o wípé ẹ̀yin ọmọ South Africa, ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé ogúnléndé ni yín padà wá sílé sí ilẹ̀ Abia. Ìpínlẹ̀ ọ̀hún wọ́n ti bẹ̀rẹ̀ tó fún àwọn èèyàn wọn ṣèbí ogun kan kó lé ní kọjá lé ta bàbá ẹni bẹ́ẹ̀ sì gùn nílé ni kó lé èèyàn kọjá bẹ́ẹ̀ yá ẹ̀. Ǹjẹ́ ẹ ti nínú ìwé ìròyìn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣe ìwádìí àwọn orúkọ kan tó ṣe fòyọ lọ́dọ̀ NDC list. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí o àwọn orúkọ ẹlẹ́bẹ̀ tẹ́lẹ̀ ọ̀nà ọbọ ni wọ́n gbà tí wọ́n fi wá yọjú. Nínú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ tù ní EFCC wọ́n ní wọ́n ti pe ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ Silver láti wá ṣàlàyé àlàyé kíṣe bí ìròyìn bá ti wọra ẹ máa gbọ́ ìròyìn ọ̀hún lẹ́rẹ̀. Gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Bayelsa Timothy Silver òun náà ni wọ́n ti pe láti wá ṣe àlàyé àwọn kọ́kọ́ kan tí ò yé wọn fún wọn dáadáa. Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn The Nation èyí tó jáde láàárọ̀ tòní mo ti bẹ̀ mi ò tí ì kúrò ADC tó ṣèlú ADC wọn ni wọ́n rìjẹ́ẹ̀tì kinní kan o wípé iléeṣẹ́ ààrẹ náà ni wọ́n sọ ọ̀rọ̀ náà jáde tí ààrẹ ẹlẹgbẹ́ òṣèlú ADC sọ wípé no kò yẹ kó rí bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ 19 trillion estimate yẹn subsidy plan ẹgbẹ́ òṣèlú ADC wọ́n kọ̀yìn sọ̀rọ̀ náà. Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn African Descent Day aya ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n tọ̀rọ̀ kan nínú ìwé ìròyìn The Nation tí ìròyìn bá ti wọ̀ra máa mú wá sétí ìgbà.

ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn tó jáde láàárọ̀ tòní náà ni ìpínlẹ̀ Kano gómìnà ìjọba àpínlẹ̀ ọ̀hún ti sọ wípé ayẹyẹ àádọ́ta ọdún òkè wọn ni yóò ṣèkínì yóò lẹ́tìkẹ̀ ọ́. Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé yìí àwọn mọ̀lẹ́bí kan wọ́n máa ń bèrè lọ́wọ́ ìjọba tó jẹ́ wípé àwọn nígun tọ̀rọ̀ ilẹ̀ CFO certificate of occupancy tá a tó jẹ́ pé ó fi wá hàn gẹ́gẹ́ bíi pé àwa la ní nǹkan wa inú ìwé ìròyìn the nation ló wà láàárọ̀ tòní wọ́n wá ń bèrè wípé FIA wá hàn kí a mọ ibi tá a wà àwa mọ ibi tá a dúró sí o a sì mọ nǹkan wa ìyẹn náà ìwé ìròyìn láàárọ̀ tòní. Ǹjẹ́ ẹ ti gbọ́ àwọn Nazima wọ́n ní àwọn ò ní wo àwọn ọ̀dọ́ níran ò sì ní wo àwọn tí wọ́n ti kàwé tán níran torí wípé àwọn ò máa ṣọ̀rọ̀ wọn ní kì fún mi kí n kì fún ẹ padà ṣé ẹ ti kàwé ẹ ti jáde ni wọ́n sọ wípé àwọn ò ṣe ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ NDE the Nigeria Association of Chambers of Commerce and Industries àwọn ni wọ́n sọ̀rọ̀ yìí tí wọ́n ní àwọn ò ní àjọṣepọ̀ kan tí àwọn ẹ̀yẹn National Directorate of MPNT lórí ìgbanisíṣẹ́ fún àwọn ọmọ orílẹ̀ Nàìjíríà ǹjẹ́ ti gbọ́ ó ń tẹ̀ síwájú.

jẹ́ owó àjẹmọ́nú àwọn ẹ̀tọ́ tó kàn wọ́n pension arrears wage award entitlement payment on pension wọ́n ní kọ̀kọ́ wọlé sọ́dọ̀ àwọn sì ti sọ ní kẹ́lẹ́kẹ́lẹ́ bí mo ti sọ ṣáájú pé ìka ti bá dùn ni àìtọ́jú ẹ̀ sábẹ́ aṣọ wọ́n ní àwọn ọ̀yá àti bàbá wọn àwọn grandma àti grandpa kódà wọn míì ti wà mẹ́ẹ̀ tí wọ́n ti di great grandma grandpa wọ́n ní àwọn ṣe ìjọba wọ́n máa yin afẹ́fẹ́ tajútajú tear gas sójú àwọn ìyá àti bàbá yìí mà ní ilé ìjọba tó ń bẹ̀ lálàùsá nípínlẹ̀ èkó wọ́n ní àwọn tí wọ́n wà bẹ̀ wọ́n yin tajútajú tí wọ́n tó di bàlà bolo lẹ́yìn fi wò ó ká fìrun dúdú ṣiṣẹ́ lórílẹ̀‐èdè wa láì sá lọ láì ṣàwò jápa ilẹ̀ yìí náà là wá àwọn ẹ̀mọ́nú ẹ̀tọ́ fún ọmọnìyàn kó wá di ohun tí ọlọ́run má jòjú wa ó ráre ọlọ́run má jẹ́ àárẹ̀ nígbẹ̀yìn kó wá di ohun tí yóò wà dìbà míì tó bá dé abala tá a bá dé abala ìgbéyàwó nìyẹn tí ẹ sì máa bá wa tẹ máa láǹfààní láti bá sí ojú wo lẹ fi wo ìṣẹ̀lẹ̀ yìí tó wáyé nílé ìpínlẹ̀ èkó ní àná táwọn àgbààgbà tí wọn lọ ṣèhónú hàn ǹjẹ́ ẹ ti gbọ́ ló ń tẹ̀ ẹ́ síwájú ṣe rédíò 101.3.5 FM nínú ìwé ìròyìn ǹjẹ́ ẹ ti gbọ́ pé nínú ìwé ìròyìn the punch ìwé ìròyìn the nation grand tribune ìwé ìròyìn the guardian tó jáde láàárọ̀ tòní òun ni ìròyìn yìí mà wá níbi tí àwọn tí wọ́n jẹ́ òǹdíje dupò nínú ẹgbẹ́ òṣèlú míì tí wọn kì í ti ẹṣẹ ti ẹgbẹ́ òṣèlú kan wọn ni no it's unacceptable n tó wu lágbájá ló fẹnu ẹgbẹlẹmùkú àwọn òǹdíje dupò ni wọ́n ń sọ̀rọ̀ yìí níbi wọ́n ti péjú sí tí wọ́n ti jọ ń sọ̀rọ̀ tó ní kálukú ti ń tàkùrọ̀sọ sọ pé ṣe rí Alhaji Atiku Abubakar ihun tó wà ní inú wọn òun ni kìí ṣe àgbáríjọpọ̀ gbogbo wa pàápàá nínú ẹgbẹ́ òṣèlú wa o torí wípé nínú ẹgbẹ́ òṣèlú ADC oníkangun ìkọni àwọn kan wọ́n kọ́ kálukú ti ń tàkùrọ̀sọ ni wọ́n sọ pé ṣe rí Alhaji Abubakar ihun tó wà ní inú wọn òun ni wọ́n sọ kìí ṣe àgbáríjọpọ̀ gbogbo wa pàápàá nínú ẹgbẹ́ òṣèlú tiwa o nínú ẹgbẹ́ òṣèlú ADC oníkangun ìkangun ni àwọn kan lọ́wọ́ bẹ́ẹ̀ lewédú àti gbẹ̀gìrì ń bẹ lọ́dọ̀ àwọn ẹlòmíì nínú òṣèlú ADC ni wọ́n ti ń sọ̀rọ̀ yìí pé Ntalaji Atiku Abubakar sọ lórí ọ̀rọ̀ ìrànwọ́ epo láti dá a padà wọn ni ẹgbẹ́ òṣèlú ẹ bá pè é pé ẹgbẹ́ òṣèlú ADC kì í ṣe gbogbo àwọn ni àwọn ni ọ̀rọ̀ náà wọn ni àwọn náà lọ̀rọ̀ yìí jẹ́ látọ̀dọ̀ igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ǹjẹ́ ẹ ti gbọ́ wípé àwọn IPOB wọ́n máa ń sọ̀rọ̀ pé ijọ́ mẹ́rìnlá báyìí làwọn tún kọ́ o wọ́n tún ti kọ̀wé ọlọ́jọ́ mẹ́rìnlá ọtọ́mẹ́tọ̀mù ẹ wípé ẹgbọ́ ẹjọ́ kánú àìmúyàn pé ó ṣẹ̀ká sì wọ́n kú bẹ̀ o ẹjọ́ làbálẹ̀ wí ẹjọ́ làbò ẹ bá kánú ṣẹjọ́ ẹ sì taari ẹ síta máa lọ kámú ni ká bàbá níṣẹjọ kákàn tí ni mọbì kan jẹ ni ńlọjọ lábẹ òfin inú ìwé ìròyìn the guardian jáde láàárọ tòní òun náà ni ìròyìn ọhún ńlọ ǹjẹ ẹ ti gbọ nínú ìwé ìròyìn nigerian tribune ẹgbẹ òṣèlú adc 1 ẹgbẹ òṣèlú people's democratic party 2 ndc apm àtàwọn ẹgbẹ òṣèlú méjì míì wọn ni wọn láàrin ara wọn wípé ẹjẹ akóríkọ ẹjẹ àparapọ̀ sójú kan kítọ̀ ọ̀hún kó lè hó ṣùkú pé kò sí ṣíṣe kò gbọdọ̀ ṣàìṣe ju pé káwọn orí wípé yọ ẹgbẹ́ ẹgbẹ́ ọwọ́ ẹgbẹ́ òṣèlú tó ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́ yìí ká yọwọ́ ọwọ́ wọn láwo tó bá dọdún 2027 inú ìwé ìròyìn nigerian tribune tó jáde láàárọ̀ tòní òun ni èyí ńlọ́lẹ́ǹgà sí ǹjẹ́ ẹ ti gbọ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fún àwọn ọlọ́pàá àwọn ogun lẹ̀ yìí ní ìdánilẹ́kọ̀ọ́ lórí bí wọ́n ṣe ṣe ètò ìdìbò tí gbogbo ẹ̀ ó fi lọ nírọ̀wọ́ rọsẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé ọ̀hún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àmọ́ àtúngbéyẹ̀wò tó ń pè ní revision ni máa jẹ́ kí iṣẹ́ ó tún ya kankan sí o nísì jẹ́ káwọn èèyàn tó fẹ́ fọ̀ káwọn náà rí nǹkan tó tún dùn ún fọ̀ létè wọn ni ṣáájú ètò ìdìbò ọdún 2027 wọ́n ti pe àwọn tí wọ́n jẹ́ ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà Nigerian Police Force NPF Zone 2 Command lánàá wọ́n ti bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ wọn.

0: àwọn ipò mú nínú ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àjọ EFCC náà sì kọ̀wé sí wọn láàrin ọdún 2007 sọ́dún 2012 tẹ́ fi ṣẹ́gúnlẹ̀ Bayelsa àwọn àjọ EFCC wọ́n ti ń wá wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí o ṣùgbọ́n bóyá wọ́n rí nǹkan kan dàborí tí ó wà àwọn àjọ EFCC kó ráyè dé ọ̀dọ̀ wọn ṣùgbọ́n lọ́wọ́ yìí wọ́n ti ní kí bàbá ó wá ṣàlàyé bẹ́ẹ̀ bá dàgbà tẹ́ ẹ sì mọ gbogbo tẹnu sì ń sọ̀rọ̀ tètè ń gbé lókè sísàlẹ̀ ẹ ṣe àlàyé o nínú ọ̀rọ̀ wọn tí wọ́n kọ sínú ìwé ìròyìn The Nation tó jáde láàárọ̀ tòní ni àwọn ìwé tí wọ́n kọ sí wọn wọ́n ní kìí ṣàwọn nìkan gan ni wọ́n tari ẹ̀ sára ara wájú wọ́n tari ẹ̀ sára ẹ̀yìn kódà ẹni tó jẹ́ alága fẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Bayelsa wọ́n ní àwọn EFCC wọ́n kọ́pì wọn wọ́n náà kọ́pì wọn níwè tí wọ́n kọ sí ọ̀dọ̀ tí Priye Silva jẹ́ ti gbá nínú ìwé ìròyìn The Nation èyí tó jáde láàárọ̀ tòní nínú ìwé ìròyìn ọ̀hún ni àwọn Nigerian Association of Chambers The Nigerian Association of Chambers and Commerce Industries Mine and Agriculture NAZIMA wọ́n ni wọ́n ti ń pe ìpè wípé ẹ jẹ́ kájọ sowọ́ papọ̀ torí wípé bílù bàdà ọmọ ẹni tó lówó àtẹni tí ò lówó wọn ò jọ rìn yan fanda lọ́nà ni tẹ́nì kò sì ní dúnkokò mọ ẹnikẹ́ni nígbà tí iṣẹ́ bá ń bẹ̀ lọ wọn wọn ni ẹjẹ́ kájọ sowọ́ papọ̀ kó má wàá jẹ́ àwa nìkan National Directorate of Employment NDE wọn ni káwọn sowọ́ papọ̀ láti rí wípé ìrànlọ́wọ́ ìmójútó tó péye ó wà fún ọ̀dọ́ pàápàá àwọn tí wọ́n ti kàwé bùṣe lórílẹ̀-èdè Nàìjíríà afọ̀rọ̀lédè fún àjọ ọ̀hún abilékọ Madina tibi tó bá wà tẹ mọ̀ pé àmójútó tó péye máa ń wà ń bẹ̀ ni abilékọ Madina Adigun Ọládọ̀tun ni wọ́n pe ìpè yìí wípé ká ranra wa lọ́wọ́ o kí a sì lè rí wípé àárun àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà ká ran àwọn náà ká ran wọn lọ́wọ́. Bẹ́ẹ̀ ti gbọ́ nínú ìwé ìròyìn Vangard jáde láàárọ̀ tòní òbí bàbá Ahmed kìí ṣe dádì Ahmed o èèyàn ló ń jẹ́bẹ̀ bàbá Ahmed wọ́n ni wọ́n tákùlù Abiola Ahmed Tinubu o lórí kìnnì wọ́n ní wípé àwọn ohun tó ti kọjá kan tó yẹ kẹ́ ẹ sọ fọ́mọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀kọ́ ẹ sọ jáde pod ni wọ́n pè é ẹ sì kìí gẹ owó ẹ lọ torí pé bólówó ẹṣin bá jókòó lórí ẹṣin ó kè fíofíò òbí àti bàbá Ahmed wọn yìí nínú ìwé ìròyìn Vangard tó jáde láàárọ̀ tòní ǹjẹ́ ẹ ti gbọ́ kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló ápòdé kí ló ṣẹlẹ̀ tó fi já wípé orílẹ̀-èdè United States of America wọn ò ṣe tí ìfọwọ́sìnkún òfin mú ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́yìn tí wọ́n ti ro gbogbo ẹjọ́ lẹ́yìn gbogbo àfisùn ẹjọ́rò ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sọ bẹ́ẹ̀ nínú ìwé Vangard wípé ẹ wá nǹkan míì sọ kò sọ̀rọ̀ ńbẹ kò sọ̀rọ̀ ńbẹ. Ǹjẹ́ ẹ ti gbọ́ pé nígbà o igbákejì ààrẹ Alhaji Kasim Shettima wọn ni wọ́n sọ bẹ́ẹ̀ a ò ní gbà kẹ́ ẹ máa fi àrífín ìwà àbàjẹ́ ìdúnkokò mọ́niléni jáde kúrò lórílẹ̀-èdè tó jẹ́ ti áfíríkà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè South Africa wọn ni wọ́n bá wí bẹ́ẹ̀ o wípé a ò ní gbà kò ní kẹ́ ẹ máa ṣe ìwọ̀sí sí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láì rántí wípé ìkan ṣoṣo báyìí òun náà ni wá báwa ti ń bẹ lọ́dọ̀ yín bẹ́ẹ̀ ńlẹ̀ yín náà bẹ lọ́dọ̀ wa Alhaji Kasim Shettima ni wọ́n ṣe kìlọ̀kìlọ̀ bẹ́ẹ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè South Africa láti dẹ̀ níbi à ń dúnkokò mọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń bẹ lọ́dọ̀ wọn. Ǹjẹ́ ẹ ti gbọ́ pé ìjọba iléeṣẹ́ Radio 103.5 FM ó ń tẹ̀ síwájú.
1: Pé a lo àwọn ọmọ wa ní ìlòkulò ọmọ ọ̀dọ̀ sókè èyí tá a gbé gbalé lórí ìlòkulò ni àbí ìyànṣe ọmọ ọ̀dọ̀ àsìkò yìí ni a wá lè fìfẹ́ hàn sí wọn ká tọ́jú ká rí pé wọ́n lọ sí iléèwé tàbí kọ́ṣẹ́ ọwọ́ kí wọ́n lè ní ọjọ́ ọ̀la tó kí wọ́n lè daṣọ àṣírí bò wá nígbà táwa náà bá dàgbà tán ó kó fún àwa òbí nígbà tá a bá lè ṣiṣẹ́ mọ́ tàmọ́dé padà kí wọ́n lè wúlò fún wa ní ọjọ́ ọ̀la ọjọ́ ọ̀la wa ni àwa àbí ọmọ tá a fún ní ọjọ́ ọ̀la tá a jẹ́ kó kàwé tàbí kọ́ṣẹ́ ọwọ́ ó lè wúlò lò fún wa. Ẹ má jẹ́ ká lo àwọn ọmọ wa ní ìlòkulò kí ni wọ́n lè di wa ẹyin òbí ẹ jẹ́ ká rí dájú pé

àwọn ọmọ wa ní ìlòkúṣẹ́ fúnra wa ní ìsinyìí ká tọ́jú àwọn ọmọ wa kí wọ́n kọ́ṣẹ́ sì kàwé yanjú kí wọ́n lè wúlò ní àwùjọ ọjọ́ ọ̀la wa ni wọ́n jẹ́ ká tọ́jú wọn ìkéde wa láti iléeṣẹ́ Radio 1 103.5.

0: ìgbìmọ̀ tó ń ṣàbójútó ètò ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ RCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ sí ń lo àǹfààní yìí láti pe àkíyèsí aráàlú sí ìkọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyálilówó lọ́nà àìbófinmu IFO tó ń ṣàkóbá fún ìnígbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ìtọ́lílẹ̀ yìí. Àwa ń fi èyí gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú nínú àwọn ayédèrú ayánilówó yìí. Ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ ilé-iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí www.cbgov.ng www.nacom.gov.ng www.fencom.gov.ng www.sec.gov.ng láti ṣàfihàn àwọn afurasí ayédèrú ayánilówó yìí. Ẹ pé 0700225226 0000225226 tàbí kẹ́ ẹ pé +234 8766562 73 olùkéde FSC.
1: Àjọ tó ṣètò ìrìn àjò àjì ní ìpínlẹ̀ Èkó fi ń tó gba àwọn tó nífẹ̀ẹ́ láti jò lọ fún àjì lọ́dún 2027 létí wípé àjọ tó mú tó ìrìn àjò àjà ti kéde o pé owó tí wọn yóò san fún ìrìn àjò àjì tọdún yìí jẹ́ 782,822 naira péré. Bẹ́ẹ̀ni owó tí wọn yóò fi gba fọ́ọ̀mù mo fẹ́ lọ sí àjì jẹ́ 20,000 naira péré. Àdé eléyìí gbogbo àwọn tó fẹ́ láti bá ìpínlẹ̀ Èkó rìnrìn àjò àjì gbọ́dọ̀ lọ san owó wọn fowópamọ́ tó abániṣòwò tó ń bẹ ní ìpínlẹ̀ Èkó nípa kọ́ báyìí Lagos State Muslim Pilgrim Welfare Board sórí rẹ̀ gbèdéke ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún yìí tí wọ́n ti dá sọ ẹ tètè ṣe kíákíá kó tó pẹ́ o. Bí ẹ bá ń fi àlàyé tàbí ẹfẹ́ mọ̀ sí ẹ nọ́mbà wọ̀nyí 0808076 6813 0802317 4373 olùkéde ọ̀gbẹ́ni Abdulhakeem Ajomagbeni akọ̀wé ìgbìmọ̀ arìnrìn-àjò Èkó.
2: Laugh small, win big.
3: Get one place, they turn small money to big level cash out.
4: No be joko. Coco
5: Correga. Na bet and laugh.
4: They run out.
5: In the 360% welcome bonus. Up to 1 million naira and 100% combo boost on your bet.
6: Just log into www.betandlaugh.com. That is www.betandff.com and start to the win.
7: For people whenever reach 18 years responsibly.

Jẹ́túgbọ́lẹ́ṣẹ́ Radio 1103 FM ló ń tẹ̀ ẹ́ síwájú nínú ìwé ìròyìn. Ìwé ìròyìn The Nation tó jáde láàárọ̀ tòní. Òun náà ni àwọn olùgbé ní ìpínlẹ̀ Ondo, àwọn olùgbé ìpínlẹ̀ Ondo ni wọ́n mà ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà. Gómìnà ti wà wípé kí wọ́n dákun dábọ̀ àwọn ará ọkà community nínú àkókò South West Lokment. Wọ́n mà ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà wọn, wọ́n ní kí wọ́n dákun. Wọ́n ní àìdùn wò ojú ọ̀nà ìwàrọ̀ òkè àrò odù. Wọ́n ní ó ti wá burú kọjá bẹ́ẹ̀ àfàìmọ̀ tọ́nà yìí bá wá di gígé sí méjì. Wọ́n ní ó lè léwu kó wá di pé àwọn ò wá kúrò lára ìlú táwọn má lọ di àjòjì gbòdògbò nílẹ̀. Nínú ìwé News Direct tó jáde láàárọ̀ tòní, òǹdíje dupò nínú ẹgbẹ́ òṣèlú AD, òǹdíje rẹ̀ Dókítà Gbẹ̀ngà Ọ̀làwẹ́pọ̀ Àṣàn ni wọ́n mà ti ń sọ wípé èròǹgbà ọ̀tọ̀ ló ń bẹ nínú okùn wa o, àti wípé ihun tẹ̀mí ní àwọn yẹ dupò pẹ̀lú mi ò ní o, ihun táwọn ní àwọn náà ò ní, ohun tó ń bẹ lákàtà àtàwọn tó sì ń bẹ.

0: yóò jẹ́ kí nǹkan kó wálẹ̀ kó sì rọjú dáadáa. Inú ìwé ìròyìn Nazareth ló wà láàárọ̀ tòní. Ǹjẹ́ ẹ ti gbọ́ wípé nínú ìwé ìròyìn The Nation tó jáde láàárọ̀ tòní kó tó di wípé a máa lọ náà ni wọ́n sọ wípé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ti ń fi ojú wo àwọn ibìkan wípé ibìkankan ò gbọ́dọ̀ fọ́, bẹ́ẹ̀ náà ni ibìkankan kò gbọdọ̀ yà. Wọ́n ti ń ṣe ìmójútó wípé gbogbo àwọn tí wọ́n fẹ́ sún sẹ́yìn ojú ọ̀rọ̀ epo bẹtiró, gbogbo àwọn ibi tó jẹ́ pé kùdìẹ̀kudiẹ ó ń wáyé àbáwọn bíi àlàfo kan tó dàbíi pé kò fẹ́ jọra wọn níbi ọrọ̀ ajé ilẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Owó wa àti tilẹ̀ òkèrè láti fi máa fi ra ọjà, wọ́n ti pe ẹni tó jẹ́ olùbá. Àwọn ibi tó jẹ́ pé kùdìẹ̀kudiẹ ó ń wáyé àbáwọn bíi àlàfo kan tó dàbíi pé kò fẹ́ jọra wọn níbi ọrọ̀ ajé ilẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Owó wa àti tilẹ̀ òkèrè láti fi máa fi ra ọjà, wọ́n ti ní tó jẹ́ olùbá dámọ̀ràn wọn nípa ìfọ̀rédé Ọ̀gbẹ́ni Sunday Dare níbi tí àwọn náà ti ń sọ̀rọ̀ wípé gbogbo tó yìí ni Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ti ń di o. Bẹ́ẹ̀ náà ni wọn gírí kankan kó ya lulẹ̀ débi táwọn ọ̀bàyéjẹ́ yóò fi máa gbépo wa. Ǹjẹ́ ẹ ti gbọ́ iléeṣẹ́ rédíò 103.5 FM ló ń tẹ̀ ẹ́ síwájú akú oṣù tuntun wá ti wà ń ṣiṣílẹ̀ lánàá. Àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì lórílẹ̀ àlẹ́kọ̀ ìpínlẹ̀ Èkó ni wọ́n lọ sílé ìjọba kó ànákọ́ ni wọ́n kọ́kọ́ lọ. Wọ́n ti ń lọ wọ́n ti kọ̀wé, wọ́n ti fẹ́ ọjọ́ mọ́kàndínlógún yẹn wọ́n ti lọ dáa. Àmọ́ lánàá báyìí wọ́n da afẹ́fẹ́ ìtani lójú, ẹlòmíì bẹ̀rẹ̀ sí kígbe ọmọ ẹ̀ tí ò mú jáde láti ilé pé kó dákun máa bọ̀ wá ṣàánú òun. Ẹdìmí lọ́wọ́ mú ẹlòmíì ṣubúlẹ̀ gbaragada. Jẹ́yà ò jẹwà o. Hello.
1: Ẹ̀lọ́ ọ̀rọ̀ kárọ̀.
0: Ẹ kárọ̀ sá.
1: Títí gbé.
0: Ó gbére.
1: Kọ́ kúkú ní jẹ́ pé lápá àtìtàkùn òdìbẹ̀ lóṣẹ́ yóò jóná.
0: Ami.
1: Alọ́lá abẹ́lẹ́ ọ̀rọ̀ pẹ̀lú wa.
0: Ami.
1: Ẹgbà tó jẹ́ onínìkan ṣe bò tẹ́ lágbára ọlọ́run.
0: Aṣẹ.
1: Ọkọ̀ tèmi làbí bẹ̀ dúpẹ́ sọ̀rọ̀ láfẹ́wájú lé dúpẹ́ tó bàbá àwórì ló ń sọ̀rọ̀. Akọ́dún tuntun ló lòdì sófin o. Ẹ bá labababa ó ti búba bẹ́ẹ̀ mọ́. Ẹ lè mú ìbámu ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ká lè sòkú rẹ̀ lè wò. Àti pé tó mọ̀ pé kọ̀ọ̀ṣẹ́ máa sòkú tó ga ò rí rẹ̀. Kọ́ọ̀rọ̀ ní ṣe oríṣi bóyá kí n fún tọmọ jẹ ni. Sọ́ọ̀ nípa ọyí tí a gà sí fún o. Ìgbẹ́ tó jẹ́ bàbá fẹ́rẹ́ wà yín ni ẹ̀bí yára wà yín ni wọ́n tó jọ lè yí tí a gà sí ẹ̀. Wọ́n bí sínú ọ̀rọ̀ bí sáàsì wa kú wà láàárọ̀ ọ̀gbọ̀n yìí ṣàṣà ìdá rárá.
0: Ẹ ṣe púpọ̀ àdúgbò lọ́wọ́ yín. Kí lójú tẹ̀yìn fi wo àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ìyá àti bàbá, ìyá àyà wa àtàwọn bàbá wa tí wọ́n lọ sọ́dọ̀ ìjọba pé a ṣe wà láyé wa láàyè. Owó wa ẹ tó wa lọ́wọ́, ẹ má fìyà jẹ wá, ẹ má jẹ́ kí bí ó pa wá, ẹ fún wa lẹ́tọ̀ wa là ń béèrè fún. Hello.
1: Hello
0: sá.
1: Ẹ káàárọ̀
0: sá.
1: Ẹ bá wa dá sí. Ṣèjírí kí ìjọba bá rọ ìránṣẹ́ ọlọ́pàá tó ń yìnbọn rẹ̀ tó ń yin ìsìn yẹn. Òkú jẹ́ ká tó fọkàn bọ̀ mọ̀ pé ẹni bá pa lọ́wọ́ arúgbó ó wà ọkọ̀ òun náà. Nínú ojú pé ọmọ ọmọ ọ̀pá èyí sọ̀la tí kò tó àti sọ̀rọ̀ dáadáa tó mọ̀ ọ̀pá yìí. Ó mọ̀ pé ìdúró bẹ́ẹ̀ mọ̀ wọ́n ti bẹ́ẹ̀ fún un pẹ̀ṣọ ní à kò ní wọ́n ti bẹ́ẹ̀ ṣe iṣẹ́ wọn. Wọ́n lè ṣe ìjọba ẹ̀wà ní ike mi ò rí gbogbo gọ́ọ̀nà wọ́n ti pe wọn ti ṣe orúkọ bẹ́ẹ̀ rí. Tọ́ba ti sọ̀rọ̀ èyí sọ̀la pé kọ́ni bí ló àárọ̀ bí kò yẹ iṣẹ́ o tó wọ́n ti lọ ṣe orúkọ bẹ́ẹ̀ àpìlẹ̀ nìkan. Tọ́ba ti sọ̀rọ̀ dájú wọn rọ wọn iṣẹ́ nìyẹn.
0: Ẹ ṣe púpọ̀. Pe ti Ọ̀gbẹ́ni Simple láti ìgbè pe ti gómìnà ọba sọ̀rọ̀ láàrin ènìyẹ sọ́la kí wọ́n tọrọ apology ìdáríjì lọ́wọ́ àwọn ìyá àti bàbá wa yìí pé bóyá wọ́n mọ̀ ní àwọn ọlọ́pàá náà ṣe àbí. Hello.
1: Olórí kan ló kọrin ó ní ẹ má fà àgbà sí ẹyẹ nítorí àti sùn.
0: Torí àti sùn.
1: Ṣé ń fọ́ mi máa jọ
0: látọ̀gbà?
1: Ká má fà àgbà sí ẹyẹ nítorí àti sùn. Àgbà ń bọ̀ ẹ́.
0: Àgbà ń bọ̀ wá kan ẹ ò ẹ.
1: Kò sí bí a ṣe lọ lọ́wọ́ àti ẹ̀jẹ̀ ká gbó ká tọ́ ta bá wá sí àgbàṣe ẹ̀ ká pọ̀ pa lọ́wọ́ pa ọmọ dé náà á ṣe bẹ́ẹ̀ fún wa. Nígbà táwọn èèyàn bá béèrè tán ẹ̀tọ́ wọn ẹyin dájúdájú fún wa àgbà àgbàlagbà kó dà. Gẹ́gẹ́ bí akọ ẹni tó sọ̀rọ̀ ti sọ kí fún gọ́ọ̀mẹ̀ kó tọrọ apọ́lọ́jì. Kó sọ̀rọ̀ lẹ́ni sọ́la kó tọrọ apọ́lọ́jì. Very bad test on the
0: ideology.
1: Ẹ
0: ṣe púpọ̀ Ọ̀gbẹ́ni John láti torí pé ijó tó bá kani lára a máa dínkù kùjò. Àwọn ìyá wa bàbá sílé àwọn bàbá ọkọ wa ìyá ọkọ wa tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú ìjọba wọn ni wọ́n lé ìjọba lánàá láti lọ bèrè pé

0: àwọn owó kan báyìí tó jẹ́ àjẹmọ́nú àwọn ẹ̀tọ́ àfikún owó ìfẹ̀yìntì tí ó yẹ kí wọ́n ṣe wọ́n wo àwa sì ń sọ à ń kọ̀wé ìwé ní pariwo dà ẹ jẹ́ àlọbẹ̀ kẹ́ẹ̀tì ẹ̀rí wa lójúpá wà láyé a kì í ṣe bóyá èèyàn tó ti dolóògbé táwọn èèyàn kọ̀ lọ kóra wọn jọ láti máa wá gbowó lọ́dọ̀ ìjọba ẹ wá yin afẹ́fẹ́ ìtajú sọ́dọ̀ wọn ẹ lọ.
1: Ẹ
0: káàárọ̀ bàbá wa.
1: Ọmọ olówó ìjọba.
0: Tẹ́ ẹ bá ti pè wá ò pọ̀ débi tí ó a máa máa jókòó lé ẹjọ́ ẹ jẹ́ ká mú lọ kíkún bàbá ẹ pè wá padà àmọ́ ẹ pè wá kẹ́ ẹ sọ tọ̀dọ̀ tí yín náà 0747003341 0704703341 ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀ àti yín.
0: Ẹ káàárọ̀ sà.
1: Aláfíà. Omi ló pẹ́ láti mú sùn.
0: À ń bọ̀ yín.
1: Ọ̀rọ̀ yẹn bá kò ṣe fi ti gbọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ tí òun ti létí yín kó dà onídàwọn ẹṣin mọ dáhùn sún pa ara wọn ọlọpàá lélẹ tí ẹ ti ríṣẹ ọlọpàá ṣe gbá ọlọpàá ṣàwù ọkọ ń gba orúkọ àwọn tó ń ṣe pa ọkọ ń bàjẹ ni ọkọ ń bàjẹ ni kò dà àwọn àgbàrá àwọn tó tóbi àṣẹṣe ń gbọ dà wà ọdọ àwọn ọkọ kéékèèké tó máa ń ta àgbà láàrin wa bó ti ẹjẹ ojú ọmọ àwọn arúgbó tó bí wa kódà kí tó lè ká ti rí àwọn tó ń jà fún mi ní ìdíje lélẹ ìkọ ti ti sọrọ ìdílé ẹ dábàá àjà fáwọn ìyá ìbò dá kó ààrẹ ti gbogbo wọn kò ní láti sọ ṣáà ààrẹ ti gba àwọn ọlọpàá yẹn kó lè dájú kó tóra orí jí kó tó bá lè báwọn àwọn ìyá bàbá wọn wá síbẹ kó tó bá dà ẹ jẹ wọn lówó ẹ tún ní ṣá ká ti fún wọn àgbọn burúkú ni kó sọ ìyá mi á dà fún yàmbá ìbọn.
0: Àmì ẹ ṣe kókó Ọláyínká Abọ́dẹrin fún abala àgbéyẹ̀wò tààrọ̀ tòní ó ṣe ni láàánú pẹ̀pẹ́ àwọn láti gbé àwọn òbí àwọn lọ sílé ìwòsàn ṣé ẹ mọ̀ pé tẹ bá sọ fún àwọn gan lówó àrí àtìtàn sọ fi wá ní rárá o owó tó fẹ́ fún mi àmọ́ owó iṣẹ́ tí mo ṣe jẹ́ ń gbà nǹkan mi. Ẹ lo
1: ojúmọ
0: ojúmọ rí sà
1: bí kí n ògùn déédé láti jẹ
0: fún
1: ẹ ṣe rí àwọn òṣìṣẹ́ Nàìjíríà tó padà kó sẹ́yìn rẹ̀ nìkan lọ dókòrò ní àṣàkẹ́kọ̀ọ́ nígbà tó bá sọjọ́ wà lórí oyè ó ní pé kán máa fún wọn ní owó lójoojò ọjọ́ kan bá ti ń lọ kán fún wọn lẹ́gbẹ́ náà kò sì ṣe ní àwọn fẹ́ owó ìtọ́jú ogún ni tí àwọn òpinrú system yẹn kán padà sí system yẹn gbogbo nǹkan tó bá tọ́ sí wọn tó bá ń lọ lé kan kó fún wọn.
0: Ẹ ṣe sà ń táwọn mú ohun tó bá ti tọ́ sí wọn ẹ fún wọn ní nǹkan wọn lẹ́ẹ̀kan ìgbà ń ṣó là ń gbà ń ṣó lọ́ta ìgbà ń gbà ń ṣó lọ́ta ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀ o.
0: Ẹ káàárọ̀ sà.
1: Ìdílé Akínpínlẹ̀ Adébáyọ̀ pàṣẹ kò sóòrè láti ẹ̀rí ọ̀ṣun.
0: À ń gbọ́yìn sà.
1: Bẹ́ẹ̀ni kò tí ó náà rí wí. Owó tó kó bá àwọn gómìnà tí kò tí tìrú gómìnà gómìnà àtiwọlé ìdánwòlé yẹn kó lè tó ṣe náà
0: nìyẹn
1: olórí bá kẹrin náà bọ náà sọ olúbẹ ṣe fún wa mùsáàjì kó sànú ẹ tó ń bọ náà.
0: Nigeria God bless Lagos state àmì àṣẹ bàbá wa ẹ ṣe púpọ̀ àdúpẹ́ fún ìpè yín. Hello.
2: Ẹ káàárọ̀ àtijọ́
0: ẹ káàárọ̀
2: Adé ló ń sọ̀rọ̀ ìbẹ̀jì Lẹ́kì.
0: À ń gbọ́ ìmọ̀.
2: Káàkùn nípa yẹn kán mọ̀ kí jọ́kọ̀jọ́kọ̀ àwọn náà máa rìtáyà
0: o.
2: Ọmọ náà máa rìtá ẹ̀ tó ṣe fún ọ yẹn ò tiẹ̀ dá rárá mo ti ẹ̀ gbọ́ ní ìṣẹ̀ sọ pé woman ó ṣubú ń bẹ̀ yẹn ó dákú ń bẹ̀ yẹn.
0: Rẹpẹtẹ.
2: Ṣé tó ń ṣe ni owó wọn tó tọ́ sí wọn ni kọ́ jọ kọ́ fún wọn lówó wọn kọ́ fún wọn lówó wọn kọ́ fún wọn lówó wọn.
0: Ẹ ṣe púpọ̀ Tinú Adé láti Ìbẹ̀jù Lẹ́kì. Mo ní ẹ má lọ gba owó yẹn mọ ẹ yé lọ síbẹ̀ mọ́ wọn ní rárá o. Ìyí tẹ́ ẹ bá fẹ́ fún kódà kẹjọ bàbá wa kan tó sọ bẹ́ẹ̀ ẹ gbé mílíọ̀nù fún mi níparí oṣù kò kàn mí táùsàn àwọn tó wà lọ́dọ̀ ìjọba àwọn fẹ́ lọ gbà á tó máa lo ẹ̀lò.
1: Ẹ̀lò.
0: Ẹ káàárọ̀ sà.
1: Ẹ káàárọ̀ ẹ kú sẹ́.
0: Yẹ sà.
1: Lọ àwa pẹ̀lú yín.
0: Àmì orúkọ yín tẹ tún pè wá.
1: Kẹ́rì Dáúdà láti Ẹgbẹ́gà.
0: Wà gbọ́ yín sà.
1: Olúwa wa nínú ìwé mímọ́ ó ní òun
0: la ó la fi ja wọn lẹjọ.
1: Ẹyin àgbà ní ẹni tí ò nírú ẹni kò lè mọ iye ẹni.
0: Ẹ ṣe pa pàpá.
1: Nípa irú ìwà báwọn yẹn lọ àwọn ọmọ tí ò ní òbí pàtó tó tọ́ wọn hàn dàgbà wọn sì sì bọ́ sí ipò bóyá agbófinró àbí ìsìn tọ́ máa ma wà jàgídíjà gan.
0: Lẹ́nu iṣẹ́
1: wọn. Nítorí ọmọ tó bá ní òkè ọmọ tí òbí tọ́ dàgbà tó ní ìpínlẹ̀ òbí tó wà nípò tó ní bó ṣe yẹ kí wọ́n kọ́ ọmọlúwàbí tó lè kúrú ìwà bẹ́ẹ̀.
0: Ẹ ṣe púpọ̀ bàbá wa Dáúdà láti Ẹgbẹ́dà. A ti wá sí ẹ̀gbọ́n wa kan.

0: Abim Macaulay, wọn ni commissioner ọlọ́pàá, wọn bẹ̀bẹ̀ o, wọn ni wọn ti ń bẹ̀bẹ̀ o. Ǹjẹ́ gómìnà ǹjẹ́ wọn ti dá sí? Commissioner ǹjẹ́ wọn ti dá sí? Owó àwọn ìyá àti bàbá kọ́ ǹjẹ́ ó ti di sísan? Màá gbowó mi lónìí Jẹ̀ṣà, Òṣó màá lónìí mi, màá gbowó mi. Òṣó màá ló kan wà bí o. Hello, ẹ jẹ́ mú pé èyí ká tó máa lọ. Ọ̀gbẹ́ni John,
1: wọ́n sọ pé wọ́n kọ́ gbálẹ́kan gbálẹ́kan báwọn ló kọ́ jẹ́ ṣó wàá yẹ kó rí bẹ́ẹ̀.
0: Ṣó wàá yẹ kó rí bẹ́ẹ̀? Wọ́n gbà á nígbà kan ṣo, wọ́n gbà á nígbà mẹ́wàá, wọ́n fẹ́ máa gbà á kélekèle. Yẹ kó rí bẹ́ẹ̀ kó di wípé àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì. Ìjọba kó jẹ́ pé tó jẹ́ pé kọ́ tó bí àwa àwọn ti ń ṣiṣẹ́ lẹ̀. Ẹ̀kọ́ ṣáà ni kinní kan máa dé bá. Wọ́n ní ẹ̀jẹ̀ bẹ́ẹ̀. Ojú tẹ fi wo, àwọn èèyàn ti ń gbọ́ o. Àwọn bàbá wa, ẹ dákun ẹ dábọ̀, ẹ má lọ ibi tí wọ́n ti wá pè wá ká ṣọsibítù. Ẹ tún dúró díẹ̀ nlékẹ́, ẹ tún jẹ ọbẹ̀ ẹ̀gúsí aláṣepọ̀ tá à ń sọ. Ẹ dúró díẹ̀, ẹ jẹ́ káwọn ọmọ yín kí wọ́n tún fi bẹbẹ sí yín. Ayédùn làwọn section ayédùn lẹwà o. Ẹyin ẹ má pẹ̀lẹ́pẹ̀lẹ́, ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ìjọba ìpínlẹ̀ Èkó, àwọn èèyàn mà ti ń sọ, kò sì dùn mọ́ àwọn èèyàn nínú náà nígbà mo rí ròyìn. Mo ní gómìnà, ẹ má lùhàndì wa, ẹ má fọ́ọ̀lù hàndì wa. Mr. Selebu, ẹ má fọ́ọ̀lù ha. Ẹ dá àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì yìí, ẹ dá wọn lóhùn, ẹ jẹ́ kí ó tù wọ́n, ẹ jẹ́ kára ó dẹ̀ wọ́n. Kì í dùn mọ́ni nínú kéèyàn ó ṣe. Owó tá a fi ra kàrà kì í jẹ́ ká sọ ọ́ nù. Ẹ jẹ́ ká máa lọ láàárọ̀ tòní gbogbo ẹyin tẹ́ ẹ pè wá pátápátá. Ẹ ṣe púpọ̀, a dúpẹ́ lọ́wọ́ yín. Adétọ́hún Olúwọlé lorúkọ mi, lorúkọ Ọ̀gbẹ́ni Abiola Peters, tí wọ́n àgọ́ àgbà ń léṣe Radio 1103.5 FM. A máa kú iyàrá ròyìn wá láti. Ẹ jẹ́ àṣẹ bẹ́ẹ̀ ká máa lọ láàárọ̀ tòní gbogbo ẹyin tẹ́ wá pátápátá. Ẹ ṣe púpọ̀, a dúpẹ́ lọ́wọ́ yín. Adétọ́hún Olúwọlé lorúkọ Ọ̀gbẹ́ni Abiola Peters, tí wọ́n jẹ́ àgọ́ àgbà ń léṣe Radio 1103.5 FM. A máa kọjá lọ sí yàrá ìròyìn wa láti palẹ̀ ìròyìn lédè Gẹ̀ẹ́sì wá.

FM tó bá tún dé ní ọjọ́ mẹ́jọ ẹ jẹ́ kí a tó darapọ̀ pẹ̀lú ìṣọlúwa àti ọ̀rọ̀ ọlọ́run space eléyìí tí a gbọ́ tán yìí ní báyìí ẹ jẹ́ kí a lọ sórí ètò wa níbi tí a ti pàdé bàbá ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀.

0: mi o je o Olorun o de mi ke ko ma se ni lari eniyan ni o je o jare
1: won ri o be lomi o ba pari e eni tani mo nso ta lo nso mi tani mo mo ta lo mo mi ah won mo o togo togo don tori olorun bawo ni ori president wa loni bo lo se nitori re ori mo nbere bawo lori governor of state yin se ri tori re gan ori mo nbere ndo ti won bi gan kale ki lori to yato ninu ori ti won o si n kere ara re won so bi eni bi pe o je nkan kan ni waju olorun o du okan na iwo lori ile to ba mara re won lu omo gba to ba rira re won lu omo gba iwo maru le to ti jade omo ntian ti se ninu ile yen je wo maru ntian ti ri mole ninu ile yen tan ti fi eleda awon omo won se tan ti fi iran dinran won se te iwo mo ni pe ninu ile iwo gbodo ju bayi lo fọmọ ti ba elomi ipade to lo mo gbodo ku fun tori omo na lu nfirin kaakiri dadi e ni binu ni be se wo mi aje fofun ni mi aje kitan ni tori omo si mu fi wo omo mi ka o gbodo ku sugbon wo le ku ama won o le rogolo asaye omo ti dakuda won ri atogo togo dami o duwa Bami o Jesu, Bami o Jesu, Madam Kuto go to go, Bami o Jesu.
2: Oh,
1: my name Kuto go to go.
2: Ami.
1: Oh, go there, my name Big Bagbe.
2: Ami.
1: Hello, me as a duo no duka. Na tomo duka, tomo go no, tomo go no, tomo ago ago no. Tẹ́lọ̀ mi ẹ̀ kúkọ̀ ní kú olójú kan nígbà tójú rẹ̀ ò bá sí ọlọ́run fúnra rẹ̀ ló lọ bá Abrahamu kúrò lọ́nà mélòó tún ká.
3: Olúwa sì wí fún Abrahamu
1: pé
3: ilẹ̀
1: rẹ̀ ilẹ̀ yẹn kú bẹ̀. Yes.
3: Àti kúrò lọ́dọ̀ àwọn ará rẹ̀.
1: Lọ́dọ̀ àwọn ará rẹ̀ tó fẹ́ràn tí wọ́n fẹ́ràn rẹ̀ kú bẹ̀.
3: Àti kúrò ní ilé bàbá rẹ̀.
1: Sọrí ilé bàbá rẹ̀ tó fẹ́ràn jùlọ yẹn kú bẹ̀.
3: Sí ilẹ̀kọ̀ tí èmi ó fi
1: wọ́. Ṣùgbọ́n ọ wà máa lọ bí tí màá fi họ ibi tọ́ mọ̀ ìrìn àjò burúkú mo ń sọ fún ọ ẹni tí ó ga ẹsẹ̀ rẹ̀ ó tẹ̀rín ibo lọ ń lọ ọ̀mà ìlú wo mo kọrí sí ọ̀mà. Ṣùgbọ́n mo mọ̀ pé Abrahamu ó tẹ̀ kú lórílẹ̀‐èdè rẹ̀ gan ni. Rẹ́rìn-ín agbára tó wá ògo orí kì í ṣe àwàdá. Bí èmi bá se wòlíì Ọlọ́run, ogo rẹ̀ ó wà orí lónìí.
2: Ámì.
1: Ìwọ náà wà ogo rẹ̀ rí.
2: Ámì.
1: Jẹ́wọ́ ní wòlíì sẹ́. Ṣé ọwọ́ bitọ wà lọ́wọ́ báyìí sọ́wọ́ wòlíì ni? Mo pè takari jẹ́ npa fún ọ. Arákùnrin kan ló wá bá mi ní dádì. Mo fẹ́ ṣiṣẹ́. Àmórísẹ́ lọ́nà méjì. Ibì kan wọ́n fún mi ní level 3. Ibì kan wọ́n fún mi ní level 7. Ẹ dákun èwo ni kí n mú? Mo kọ́kọ́ rò pé ṣé èdè ń di arákùnrin ni? Mo rántí pé àsìkò àwọn Buhari àti ìdí àgbẹ̀ni nígbà yẹn ẹ̀mí ọlọ́run ní panumọ́ o béèrè lọ́wọ́ mi ná mo bá béèrè ọlọ́run ní kó padà lọ síbi tẹ́tí mú level 3 yẹn ni kó ti lọ ṣiṣẹ́ kó má ṣiṣẹ́ ní level 7. Báwo máa ṣe sọ mo sọ fún o ó sì gbọ́ ní tí ẹ mọ̀ pípà tó di oṣù kẹta. Ibi tí ẹ ti mú ní level 7 àwọn ìjọba ń gbà náà ni ẹ ti company pa ti ń close company. Ibi tí ẹ ti ní level 7 wọ́n sì ti company wọn pa. Ibi tí ẹ ti wá mú level 3 ibẹ̀ gangan ni ìjọba wa fọwọ́ sí wọn gba company yẹn. Master ló ní láti bẹ̀ ni àwọn yẹn ti wá wọ́n wá wò òwe rẹ̀ wò nígbà tí wọ́n ti gba company wọ́n wá fi sí level 9 láàrin oṣù mẹ́ta kí bákan gbádùn oṣù mẹ́ta péré láyé rẹ̀. Wa bẹ̀rẹ̀ ayérayé kí ló dé tọ̀ lè máa béèrè ọ̀rọ̀ rẹ lọ́dọ̀ Ọlọ́run. Olúwa ló ti wípé èmi ò fi ẹsẹ̀ rẹ lé ọ̀nà tí ìwọ ń rìn. Kí ló dé tọ̀ ń rin ọ̀nà ayé rẹ lọ́wọ́ ara rẹ. Ẹnìkan wà nílé wa ọjà tí ń tà torí ṣe ni èmi náà fẹ́ máa ta ya lagbaja ma tele mi ka lo ja o ja bayi o pe Olorun lo wi be elomi ti berin ajo ko simo laye elomi da laisi o pe ko ya ole o bibeli so pe eni ti o ba sise ko ma se jeun ama bo ba sise oni se o lewu o lewu lopolopo ah o lewu mo gbo si yes
3: emi o si so di orilede nla
1: so ori to ba le se yi to ba ti ku oni bi odo mo lebi re awon eyan re ati ran re ko ni ronun sugbon to ba ko be won so do orilede nla ki se pe odi eniyan nla nikan o orilede nla kini a nwi ko si ilu tin je Israeli nigba na se won mo pe latodo Abraham ni Israeli ti wa ni o mo pa won mo re ni bo yo si ti mo pe iran yen na ni eran ta npe ni Jesu Christi to je olugbala gbogbo agbaye loni yes
3: emi o ti buti fun o
1: wa gbo abajo o si se se ko ni tuma nlo ba je se oni se lo nse ila kakare wa ja sofo emi o wi pe to ba ku o ti olorun ba soro fun o mo ro pe jo keji na ni o dara o mo ro pe jo to ba ti gbegbese pe ko si ti ni ki ma lo bi bayi oja bayi ni ki nta mo ro pe be na ni o ri loju ese o dara o eni ti o gun ese re o tere ota ba ofa toro gbogbo bi ba ti ronun aroju odo satani lo ti wa o odo satani ni to ba se ti olorun ni o ni opo ni ipaju olododo o ni sugbon olorun gbanu gbogbo e ko seyo kan tolorun o ti gba olorun o gba o ken ba ri pe o ti jana ore o ti jana ayo dandan dan ni ki o taku o wa du oloju ona re wa du gba yin loju ona re tale ni to du oloju ona re loni bi emi ba se woli olorun ogo re yo farahan
2: amen
1: yanu re yo farahan
2: amen
1: ileri olorun o se laye re
2: amen
1: eni o ba le sami ko sami gidigidi o
2: amen
1: mo ni ileri olorun o se laye re
2: amen
1: o ni ri bakan na ma
2: amen
1: emi o so do orilede nla emi o so di eniyan nla gidigidi yes
3: emi o si so uko re din nla
1: emi o wa so uruko re din nla
3: ibuku ni iwo o si ja si
1: egbo isi to fi je pe won gbe o se pe kaakiri awa won ina o mo ni uruko ti won ti fawo o si agba ko inu won ma dun nigba na ngba te n pe wa lagba ko nda ti o si nkan kan gbogbo e ti dojuru ti iba so lorun sa mo ko to de da bayi ni mo dupe iba pade mi pelu Jesu Christi mo dupe iba pade mi pelu baba wa ninu oluwa Emmanuel Dr. Emmanuel Oduwoye eni to ti mi lo si ori isoji ninu isoji to ti fa mi lowo soke ni bi ti mo ti ba te su olugbalapade

tó bá sì wo ọlọ́run ase ní kíákíá tó bá wo ọlọ́run ni ọ ní dáfídì gbogbo ìdílé rẹ ò ká sí samuel ni mú gbogbo àwọn ọmọ rẹ dúró wọn kó gbogbo ọmọ dúró wọn wá lọmọ kékeré kan wà láàrin wọn ọmọ kẹnẹbẹ jùlọ wọn ni kò máa dẹgbẹ lọ wọn ni kó kó àwọn màlúù àwọn àgùntàn lọ sóko samuel dé ń wẹni tí ó yàn lọba ó kọkọ mú ìkíní lẹyìn ìdàgbà ó ti dáadáa ó tún ọlọrun ni mi ò yàn ó yàn mẹbẹẹbà kò sẹni tó bá tó ọlọrun yàn wọn ni sí òsì kankan nínú ọmọ rẹ mọ ni iṣẹ ìwúrí ni mo ń sọ fún ọ sí òsì mọ ni ó dàbí kékeré kan kékeré yẹn sì ti dá màlúù lọkọ etí rẹ ni ó ṣẹṣẹ ń dé wọn ni kábíyèsí o wọn gbàgbé lẹyìn ìgbà tí wọn da òróró sí lórí tán ojú ẹ mà rí màbò ó mọ jagunjagun ọmọdé ó fọ ọmọ ọdún mẹtàlá bẹrẹ sí jagun ọmọ ọdún mẹtàdínlógún jagun ó já ogún já ogún ẹni tí ó ga bàtà ẹni tí ó ga ẹsẹ rẹ ó mọ tínrín sẹ kẹpẹ pé wọn ti dà á lóróró lórí òróró wọnú ayé rẹ ẹ fi hàn ẹ rò pé bóyá ló fà á wípé ayé ò ní wáká ayé ò lè parẹ wọn lé ọ ṣùgbọn wọn ò ní bá ọ ní ìwé mímọ wí àbí wọn gbàgbé ni joseph ọmọ bíntín ọmọ tó lálá tí ọmọ tó máa là ó kéré púpọ àwọn ẹgbọn lọ sóko wọn ò lè pé kó lo oko pẹlú wọn nítorí pó kéré ọlọrun sì fi náà hàn ayé sì bínú ògo rẹ